0: aṣèbá kọdá aṣèbá ṣẹdá aṣèbá orígun mẹrin àgbáńlá ayé ẹjọjọ àṣẹ adúpẹ ọlọrun ọba aláwùrà bíi tuntun dára sí di àkókò yìí tí wọn mú wa mú àkọtún ètò tó bá láṣẹ wá sí etí ìgbọ ẹyin olólùfẹ wa ẹ ṣeun ẹyin ni èjìká tẹ jẹ kí aṣọ yẹ lọrùn wa ẹ ṣeun gan làákàyè yín ìjọba láéláé láṣẹ ìdùmarè bẹẹni ètò tó bá láṣẹ tún ti gbọrẹ fẹfẹ lákòótó bíi ti máa gbọrẹ fẹfẹ àlàlẹ sátidé bẹẹni ẹ bá kàn fi délé àti jẹmùkútùn ètò ọhún páyọ sọ ẹ lórúkọ tèmi ń jẹ bẹẹni a fẹ gbìyànjú láti tún ọrọ oníwìnì tí ọba láìlúwà ọba ṣàràfàdín ti ìlú ìjànìkì àlàyé tí wọn ṣe fún aṣáájú àti ẹtùn gbé sí afẹfẹ lálẹ tòní ẹjẹ dúkìlọ ọnà láti gbọ àlàyé tí wọn ṣe fún alẹẹkan sí tòní tó bá láṣẹ lè tò ètò ní tó bá láṣẹ lórí ìkànnì rédíò 1103.5.
1: orúkọ tèmi ni aláìlúwà ọba muhammadu afolabi àṣàfà mfr fnmc jp aládì oníjànìkì ìdọrùn. So mo lọ sí iléèwé ní àyíkáyíká àwòrìwà púpọ̀. So mo kàwé. So mo dẹ̀ ṣiṣẹ́ ìjọba. Mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba around 1960. Mo ṣe tíṣà dípò kan bẹ ọdún mẹ́rìnlá kí n tó ṣẹ̀ṣẹ̀ wá jọba. So wọ́n dẹ̀ ti wà lórí òye nísìn ó ti ń lọ sí nǹkan bí 53 years. Bí mo rò pé èmi náà ṣì ni longest reigning ọba Lagos State. So láti ìgbà yẹn tí mo ti jọba ni mo ti ṣiṣẹ́ takuntakun. Tí mo ti jẹ́ kí ìlú tí mo jọba sí kò dé ńlá. Nígbà tí mo jọba sí ìjànìkì ìlú yẹ̀ tóbi tó yẹ̀ rárá gbà yẹn igbó ló pọ̀ jù ń bẹ̀. Bẹ̀tì nísìnyí Ọlọ́run ti wà pẹ̀lú mi mo ti sọ igbó dìlú pẹ̀lú àwọn nǹkan tó da dáadáa. So ìgbà tí mo jọba iléèwé ẹyọ kan ló wà bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ̀tì nísìnyí iléèwé ò ṣe ká ń bẹ̀ mọ́ yìí lọ dé universities tó pọ̀ bí nísìnyí àdúpẹ́ fọlọ́run pé ìjànìkì ti di educational zone. So ó dúpẹ́ lọ́wọ́ náà níbi tọ́nà ọ̀sìn mi dé nísìnyí. So mo dẹ̀ dúpẹ́ fún ìjọba Èkó fún iṣẹ́ ribiribi táwọn ṣe àpá fún gómìnà wa àti bàbá lọ́run president aṣáájú Tinubu Ọlọ́run kó lọ́rẹ̀ ní gbogbo wọn. Gbogbo wọn ló ṣiṣẹ́ takuntakun láti rí pé Nàìjíríà ó da Nàìjíríà dẹ̀dà lágbára Ọlọ́run. Mo wá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olótú tó falàṣẹ Adi Abuede fún iṣẹ́ ribiribi tó ń ṣe láti rí pé wọ́n gbé gbogbo ìlú ga wọ́n gbé Nàìjíríà ga Ọlọ́run adẹ́wà pẹ̀lú gbogbo wọn.

0: tí a bá ń sọ nípa ilé iṣẹ́ ẹ̀kọ́ ara ọ̀tọ̀ tó pegedé lórí iṣẹ́ fíìmù àgbéléwò àti gbígbé oríṣiríṣi orin jáde Andy Negro Film and Music Production ilé iṣẹ́ bẹ́ẹ̀ wọ́n ti gbé onírúurú fíìmù jáde bíi Missing Crown Aṣẹ́wó Campus Olórí Àṣàkẹ́ Àrẹ̀mọ Ìbejì Ọ̀ràn Òrùka Àgbà Ìrìnàjò Ọkùnrin Àròpin Ọmọ Virgin Girl Gbájúẹ 419 Orímọládé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orin lọ́kànjọ̀kan pẹ̀lú ògbẹ́yìn rárá o wọ́n ṣe ìpolongo ọjà tàbí iṣẹ́ rẹ fáráyé gbọ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán rédíò àti ẹ̀rọ ayélukára wọ́n ṣe gbátẹrù ohun ìrànlọ́wọ́ fáwọn òṣèré lọ́kànjọ̀kan bákan náà ni wọ́n tún ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwòrán yíyà ṣíṣe ara lóge kíkọ ẹ̀tàn tàbí orin ìwé títẹ̀ printing àtàwọn iṣẹ́ ọ̀nà míì bẹ́ẹ̀ fún àlàyé kíkún ẹ pè sórí 09038619223 tàbí 09016969494 tàbí 08134956347 Andy Negro Film and Music Production Ìgbádùn yín ni ìdùnnú tiwa
1: Mo ṣe bàbá Ọlọ́run

0: tó ń tẹ̀síwájú ìyẹn ètò tó bá láṣẹ tó bá láṣẹ lè tù ètò ní tó bá láṣẹ lórí kan lórí 103.5 ká títí jẹ́ iṣẹ́ yìí ní kúkúrú ikọ̀ tó bá láṣẹ fi àsìkò yìí kí ọba rilwan akiolu fún bí wọ́n ṣe pé ọdún mẹ́tàlélógún lórí àpèrè bàbá wọn lónìí lónìí yìí lónìí òde yìí àwọn àgbàládùra pé àṣeyí ṣàmọ́dún o àṣàmọ́dún ṣẹ̀mí-ín. Ikọ̀ tó bá láṣẹ adé ìlú ọ̀tún àwúrì níbi tí wọ́n ti ṣe ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC wọ́n sọ púpọ̀ lọ́rọ̀ wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí bí ètò ọ̀hún ṣe wáyé ètò ìdìbò ọ̀hún ṣe wáyé wọ́n sọ púpọ̀ lọ́rọ̀ ẹja dé òkè lọ́hún láti gbọ́ ohun tí wọ́n sọ bí wọ́n ṣe sọ ẹ̀dùn ọkàn wọn. Ètò tó bá láṣẹ ń tẹ̀síwájú lórí ìkànnì 103.5 bẹ́ẹ̀ ni ẹja lókè lọ́rùn wọn láti tún gbọ́ ìpolówó ọjà wa.
1: Sọ nípa ilé iṣẹ́ ẹ̀kọ́ àrà ọ̀tọ̀ tó pegedé lórí iṣẹ́ fíìmù àgbéléwò àti gbígbé oríṣiríṣi orin jáde Andy Negro Film and Music Production nílé iṣẹ́ bẹ́ẹ̀ wọ́n ti gbé onírúurú fíìmù jáde bíi Missing Crown, Aṣẹ́wó Campus, Olórí Àṣàkẹ́, Àrẹ̀mọ, Ìbejì Ọ̀ràn, Òrùka Àgbà, Ìrìnàjò Ọkùnrin, Àròpin Ọmọ, Virgin Girl, Gbájúẹ̀ 419, Orímọládé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orin lọ́kànjọ̀kan pẹ̀lú ògbẹ́yìn rárá o. Wọ́n ṣe ìpolongo ọjà tàbí iṣẹ́ rẹ fáráyé gbọ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán, rédíò àti ẹ̀rọ ayélukára. Wọ́n ṣe gbátẹrù ohun ìrànlọ́wọ́ fáwọn òṣèré lọ́kànjọ̀kan. Bákan náà ni wọ́n tún ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwòrán yíyà, ṣíṣe ara lóge, kíkọ ìtàn tàbí orin, ìwé títẹ̀, printing àtàwọn iṣẹ́ ọnà míì bẹ́ẹ̀. Fún àlàyé kíkún, ẹ pè sórí 09038619223 tàbí 09016969494 tàbí 08134956347. Andy Negro Film and Music Production. Ìgbádùn yín ni ìdùnnú tiwa.
0: Ẹni ìlà ó fi àdàgbà ètò ọ̀rọ̀ sí ìtọ́lẹ̀ ètò ní ní ó ṣe ọlọ́kà ṣe ni a dupe lowo olorun bo si ni wa ti won tun je olotu eto to wa la se omo lola lola ju julo awon la tutu pe lowo agbatero eto ohun pure evangelist andrew abuede payo so eroko temi ojo mejo loni la tun pade lori akotun eto to wa la se lase eledua ire o
2: FM. News, talk, sports.
3: My name is Doreen from Uganda.
4: Hi, my name is Mimi. I'm from Norway.
5: My name's Jamie Martin, and you are listening to Radio 1.
3: 103.5 FM. News, talk, and sports.